trí chosmuid. sé cis is an cinine dhús a fallistín, sé aim na choras sin na an capitilechas. Don lochtreaachmis te teachdraach ó indíí.